Thank you, Jesus, the God of all flesh. Oba gbogbo aye, oba gbogbo eyan, oba lori ohun gbogbo, aseda, akanda, adeda, mori mori to mori omo tuntun, oro gbenu omo eyan fohun, ogbenu won de asola, o gbenu mi soho. Ongbenu mi fun ongbenu mi shogo ongbenu mi soro imole laarin okukun birimu birimu birimu ekeni ninu ina ileru yango yaju okunrin okun owo ke mbere bija awuwo ma se pe wiwo lule bi atse ileke tanto bi won ti bi tanto bi olejo won ti da. Ọlọ́run àgbáyé ọba tí gbogbo ayé ń pẹ́bọ òkìkì ìmọ́lẹ̀ ohun olúwa mú àgbà gbọ̀nrín bí ohun olúwa fa igi kédárì ya àtúntú wò àwa má rí ìdí. A ò lè rí ọ̀tán ìjìnlẹ̀ tẹ́nikẹ́ni ò lè túwò ó kọjá ọgbọ́n orí ó kọjá kíkà ọgbọ́n orí wọn ò lè ṣàkàwé bó ṣe tóbi tó bó ṣe dára tó bó ṣe lẹ́wà tó wíwọ́ lulẹ̀ bí àtẹ ìlẹ̀kẹ́ kábíyèsí o kábíyèsí o aládé ọlá aládé òpó aládé ìmọ́lẹ̀ aládé gbẹ́dẹ́gbẹ́dẹ́ bí ẹni láyín òkè gìrìwò tí ka sátánì láyà igi ńlá tí wọ́gi wẹ́wẹ́ tútútútútú ṣóṣó orí abẹ́rẹ́ tó ṣòro pé mi fóṣù àti àjẹ́ ìbẹ̀m̀bẹ́ ìlú tó ṣòro olùfẹ́ ṣùjọ́ ọba lórí ayé ọba ní gbogbo ọ̀run ìmọ́lẹ̀ tẹ́nikẹ́ni ò lè túwọ̀ ìmọ́lẹ̀ tí ojú ò lè rí ni ọba mi o bàbá mi o ọba tí mo pè ní kọ̀rọ̀ tó ń jẹ́ mi ní gbangba ní gbangba ní gbangba ọwọ́ tó la òkú pupa já ọwọ́ tó fa igi kedari ya èmi inú rẹ lówó ìjẹ́rìí kò lulẹ̀.